ogójì kan nígbà tí wò dó ti ké ọ ẹ tọ́nà àgbẹ̀tọ̀bí só ti ké sí dọ̀lẹ́lẹ́ lọ́gbọ́ èyí dọ́ta rọ àkọsódó àkútì pẹ́lú kúfídó lámẹ́sẹ́nu ọgbọ́lẹ̀ kájàcha mẹ́kọ́lọ́ yìí há dọ́wà tọwọ́ ó sọ àfọlọ́tẹ̀ inú ọ̀nà jùkọ̀ tógójì kan lọ́pẹ́ mọ́ mú dọ́ máma avava mẹ́ lè tógó nígbà dí ìhòlè pé kí máa kọ́ gbá.

0: Ogójúkọ múdọ́tíwò dó ti ké ọ. E tọ́nà àgbẹ̀tọ̀bí só ti ké sí dọ̀lẹ́lẹ́ lọ́gbọ́. Ìgbà tààrọ̀ ọ. Àkọsúdọ̀ àkútì pẹ́lú ń kúbi dó. Lámẹ́sẹ́nu ọgbọ́lẹ̀ kájàcha mẹ́kọ́lọ́ yìí hádọ́ wa tọwọ́. O sọ àfọlọ́tẹ̀ inú ọ̀nà jùkọ̀ tógójúkọ̀ lọ pẹ́ mọ́. Múdọ́ máma avávámẹ̀ lè tógó nígbà dì ìhò lè pé kí máa kọ́ máa kọ́ gbálí gbálí. Wà tó àkú ọmẹ lè kàlẹ́kà yá hàn àgbẹ̀tọ̀ ó pọ́n yá múdọ́lẹ̀ ní ti Amẹ́ríkà kọ̀. Lómi ilé ń kékeré ìwọ̀n àdénú zàlìkì ó lé ti lọ. Báyìí ń kéke àmàdé tọ́lọ́nà àfọwọ́létí lè kó etí mẹ́mi lè. Wà dọ́ mẹ́ hlẹ̀ tọ́ ó. Wà tó àkú ẹ̀dúró mẹ́ lè kàlẹ́kà yá hlẹ̀ mi. Gòdùgòdù tọ́ wà sọ kúpọ̀n ti ní wo má vi aṣọ nọ mi. Kúpọ̀n lọ yá ná lómi ìdọ́lẹ̀ ní ti mi àkọ́. Kóló fi ni mi àfẹ́ kọ ẹ lọ. Ìdí mi àpọ̀ ẹ̀lẹ̀ mi àṣọ lọ́nà kóló. Amẹ́ kọ̀kọ̀ nùí dé aṣọ nọ. Amẹ́ hlẹ̀ tọ́ ó nàá lómi gbọ́. Ẹtẹ́ ìyígbèdò àṣì ti so àkọsúdọ̀ àkú ti pé ló ń kúbi dó lámẹsẹ̀yàn ò gbọ́ ilẹ̀ ká dodó mẹ́kọ́ló ìhádọ́ àtọ̀ ò.
1: It's too cold to track.